padà yọ fún mi. Ayé ọpẹ́ padà yọ fún ọ. Ayé ọpẹ́ padà yọ fún wa. Adúpẹ́ Ọlọ́run tó ṣe é bẹ̀. Torí pé èèyàn kọ́ Ọlọ́run ni, bó bá jẹ́ pé èèyàn, wọn a ti wá nǹkan míì dàbí ọgbọ́n. A ti dùn wọ́n, a ti bí wọn nínú wípé ṣé òun náà ló wá ń dà báyìí. Àmọ́ nítorí pé ẹ̀yin ni Ọlọ́run tí ò sí aláfiwé yín, nítorí pé ẹ̀yin ni Ọlọ́run tẹ́nìkan kì í yẹ̀ ẹ́ lọ́wọ́ wò, àní nítorí pé Ọlọ́run niyín lórí gbogbo ohun tó bá fẹ́ máa gbéraga. Adúpẹ́ nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa tẹ́ sì wà fún wa, tẹ́ sì máa wà fún wa títí ayé àìnípẹ̀kùn. Kábíyèsí ọba ńlá tójú gbogbo ọba lọ. Iléeṣẹ́ Radio 1103.12 FM láti ń kí wa pé a kú ojúmọ́re, ká sì ní kẹ́ ẹ jẹ́ kí gbogbo wa ká mọ rírì oore Ọlọ́run. Kí gbogbo wa ká máa dúpẹ́ fún oore Ọlọ́run. Èyí tójú rí, èyí tá ò rí, ọ̀pọ̀ òjò ló rọ̀ tilẹ̀ ẹ ti fi mu. Ẹni bárabẹ afárá ni ó mọ̀ wípé ẹgbẹ́lẹ́mùkú omi ló ń kọjá lọ ń bẹ̀. Ọlọ́run ọba tí ò jẹ́ káwọ̀ ó kọjá lọ bí labalábá. Ọlọ́run tí ò jẹ́ lọ ìlọ ẹja tó ń lọ tí ò dálẹ̀ odò. Ọba tó ń ṣohun gbogbo níre fún gbogbo wa náà ni ẹjẹ́ a máa kí. Lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Radio Nigeria ẹ̀ka tipinlẹ̀ Èkó, Akíwa Kojúmọ́rí. Lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Radio One tá a wà yìí, Ọ̀gbẹ́ni Abiola Peters. A gbà á ládùúrà pé ní ọjọ́ Ìṣẹ́gun tó tún jẹ́ ọjọ́ kẹfà nínú oṣù kẹwàá ọdún 2026 yìí, ire á wá wa wá, ayọ̀ á wá wa wá, ìdùnnú àlàáfíà á kọjú sí wa, a sì máa bá wa gbé. Ẹ káàárọ̀ mà, mo kí wa lórúkọ olóòtú, ẹ káàárọ̀ sà, mo kí wa lórúkọ gbogbo àwọn ọ̀gá lẹ́kajẹ̀ka wípé ọjọ́ tuntun tẹ́nì jẹ́ yóò dùn gbogbo wa nínú. A rí ti wa ṣe, a ò ní báráyé fọwọ́ tí ọ̀rọ̀ wa dayọ̀, ọkàn wa balẹ̀. Ire tá ń retí á tó wa lọ́wọ́, èyí tá ò retí yóò tún padà tún wá jẹ́ àlékún oore fẹ́nì kọ̀ọ̀kan wa. Adétòhún Olúwọlé lorúkọ mi, ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ìkànnì 103.5 FM.

ode pada orinle okile ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football, eré sísá lóníruurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ní Bàrígà ló ti máa wáyé. Ife ẹ̀yẹ, ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí. Láti fi orúkọ sílẹ̀, ẹ pé Fẹ́mi Taiwo sórí 08023292640. Lẹ́kan Awolúgà sórí 07038998468. Yele Chief Bernard sórí 08033506038. Ìdíje eré ìdárayá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.

RFM je ka so oto e je ka wa to to e ma je e ka je elepe ka ma si gbera wa se pe n ta mo pa se eh na wa n so pe olohun olohun olohun aya fi to ba je pe ton ba tu wa fun e lawon ohun threatening pe iwo so pe ti wo na wa lo so pe se o mo pe ibi to mo de ba ti eh eh ki le wi ani jo to mo de ba mule ki imo jo to ba fe mule lo mo jo ti o dale ko ni mo e ma je agbera wa se pe nigba ta ba mo bi pe ihun ta n se oya nu we royin leadership to jade laaro to ni ninu we royin leadership won ni awon obirin won duro fofofo bayi ni o leyin awon obirin duro leyin obirin yes woman after woman amo aduro leyin ara wa fun ko le dani tori sibasiba bayi ni awon obirin pe leyin ara aya re orilede Nigeria ti won so wi pe mama ajo wa pelu yin ni o ibi e bare ibi te bare la ma re ibi te ba lo la ma lo egbele mu ku awon obirin na ni won korin ba won aya omolegbe ma sofin bi won ti duro be la won ti won je awon aya gomina gomina na duro leyin aya re orilede wa ninu iwe iroyin leadership to jade laaro to ni 2027 odun 2027 koba mi oke ojo ba gbogbo wa layo atalafia eri wi pe egbe awon kadi dibo lagbara re idibo re gangan ohun lohun re ri wi pe o gba kadi dibo tori wi pe ninu iwe iroyin leadership obitibiti million voters card ni won ni o si nbe lodo awon ajo to nse card idibo fun wa nje oda je ti bo ju die ninu we royin leadership laaro to ni baba lo ade baba lo abo be ba n gbadura be keyin ma sami e ma sami e ma sami kamu kamu tori wi pe oko ni roko aide bowo ba renu ohun a padabo gbogbo ajo ta ba re o se lori ile lori omi loju ofurufu gbogbo wa a ma lo layo tori wi pe gologi ni bayi ohun na le di e ma boko imo lana ariwota tori wi pe oko panumo ti awon omo ogun oju ofurufu lagbegbe ilaje labe ijoba abile ilaje yen ni lu gbokoda won ni ijanu e ijanu e da wahala le aseyin wa aseyinbo odiun ti gbogbo awon to lebi leyan ninu oko furufu ohun bere si ni sunmi loju olohun ko saanu wa ko si ba wa ru awon idile ohun loju gbogbo ohun to ba ye ka se to fi je pe ta ba n fo loke a ma fo bi eye padabo tori pe eye ki fo ko fori soke olohun oba yoo fun wa atawon ti won je olori atawon alamojuto ohun gbogbo lorilede Nigeria a ni je gbese owo da lapo owo da lowo owo da nile fowo pamọ amọ bo ba di gbese gbese o ma se fi ise so awon orilede Nigeria kan won ti n soro ninu iwe iroyin leadership laaro to ni pe leni ayawo o da bi orin olorin to ni ogbe bukata wa o ya mo ba e gbo bukata e owa yawo 2020 oya aya e lowo ohun atun wa ya e awon orilede Nigeria ni pe owo yiya ojojumo yi nje ko ni pada wa leyin bi oku ya ajojo are Bola Ahmed Tinubu awon na won se ibani kedun ati ibani daro awon omo ogun oju ofurufu ti sele won si ni won gboro se iwadi tori wi pe ese o ni dede se ninu iwe iroyin leadership yi na ohun na ni mo si wa eje mu bi meji meta si laaro to ni lori owo awon ti won je alenu loro won ma n soro won eje re ki regulation wa lori owo kini owo ta ma ya ni o we need money Nigeria need money baba wa pada wa pin sori eni ti o jembe be ba n gba o jembe awon ngba ta wa jembe ti gbese wa accumulate sile bayi a ti wa seyi si o gomina buni ohun na ba
àwọn ìdílé ọlọ́run ṣàánú wa o má fi àbúrú kan ẹnì kọ̀ọ̀kan wa àwọn akẹ́kọ̀ọ́ wọ́n padà sí yàrá àkàwé lénìí mọ́mì ẹ má sùn àsùn àsùn kọjá àsìkò ẹ bá wa jí wọn ẹ múra fún wọn ẹ wọṣọ tí ó bò wọ́n láyà torí pé atẹ́gùn ọ̀hún ó ń ṣọwọ́ kan ǹjọ̀ǹjọ̀yìn Nigerian Union of Teachers ṣe ẹ mọ̀ pé àwọn ni bọ́mọ ọba wọlé iléèwé ó dọwọ́ olùkọ́ bàbá ló dọwọ́ èèyàn àwọn àánú dọwọ́ ọlọ́run ọba ọmọwọ́ padà sí yàrá àkàwé ó dọwọ́ Nigerian Union of Teachers NUT wọn ni wọ́n ti ń pè ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nigeria wípé ṣe ẹ rí láti lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bó bá jẹ́ bẹ́ẹ̀ ti ń ṣe é bọ̀ lánàá nìyẹn ó yẹ àsìkò wá tó báyìí tẹ́ yí padà o torí wípé owó oṣù òṣìṣẹ́ tó jẹ́ ti olùkọ́ni bó bá ń kínra pẹ̀lú tó bá ń fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ táwọn pẹ̀lú táwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àpọn torí wípé wọn ò lè dá débẹ̀ bí tíṣà ò bá máàkì wọn tí wọ́n ti fẹ́ẹ̀lì wọn látẹ̀yìnwá ó ṣeéṣe kí wọ́n má le gòkè àgbà bówó owó oṣù àwọn olùkọ́ni láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó bá ń súnmọ́ tàwọn sínétọ̀ wọ́n ní àpọ̀n bí ò bá wá rí bẹ́ẹ̀ ẹ fún wa lówó wa lásìkò ẹ ṣàfikún owó ọ̀hún ká yóò tiẹ̀ dẹrùn fáwa náà ó dà àwa náà fẹnu sí àwa náà fún gbogbo màbá ló sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn bàbá náà sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo ká máa pèdè èrè tí ṣàádọ́run torí pọ́run náà ti ṣiṣẹ́ àbí ó dá ẹjẹ́ ṣe kí ni ẹjẹ́ ṣẹ́nu ń dédé ṣe bí.

ṣàánú mi o ojúkọ ẹpa ojúkọ ere ikoko kan ṣọrẹ tẹlẹgbara wọn má sì dérí o bọ sọwọ àwọn ajínigbé nígbà tó ń lọ sírú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run kò tún kó fún yín ṣe ọgbọ́n òní tọ́nú àgbà wọn nígbà kọkà kórí bẹ́ẹ̀ tún wà mí ìdá ǹjẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ owó náà bá electricity 4.8 million àwọn tó jó níbàárà tí ò tí mítà tí ò tí ní mítà àwọn nẹ́ẹ̀kì ni wọ́n sọ wọ́n sì ń gba òbítíbitì owó lọ́wọ́ wa o sà ọ ń gba òbítíbitì owó lọ́wọ́ wa bí ò tí ì ṣe sí prepare yẹn láì ní mítà òbítíbitì owó báyìí náà ni wọ́n ń gbà wọ́n kọ́yé wọn síbẹ̀ olórí ọ̀rọ̀ náà kò ṣàánú wa ẹnìkan tó ti jẹ́ nàdẹ́kò alátìlẹyìn fún nàdẹ́kò òbí ọ̀hà wọn ni lẹ́ni ọgọ́rin ni bàbá jẹ́ pé lẹ́dùá ṣé ẹ rí ọpọlọ yìí náà gangan lẹ́dà bá a bá sọ pọ́jú lọ bá ara bẹ́ẹ̀ni ọlọ́run má jọ pọlọwọ́ ó ṣiṣẹ́ àṣiṣẹ́ sẹ́yìn ọlọ́run má pọlọwọ́ ó ṣiṣẹ́ àṣiṣẹ́ sílẹ̀ ọlọ́run má jọ pọlọwọ́ ó dàrú ṣòro fẹ́ẹ̀ dàrú má jẹ́ a máa fàná pé ní ọlọ́run kò ṣàánú wa o wọn ni àwọn tí wọ́n mojú lẹ́jà ọ̀rọ̀ bó bá dàbí ìgbà kọ́kọ́ bá ti ń ṣe ọpọlọ wọn ni ẹ máa kọ́ṣànù ara yín ọ̀rọ̀ lẹ̀ ń sọ tó pọ̀ jù caution yourself bá ṣe wípé eré lẹ̀ ń sá tẹ́ tí wọ́n ń sá ju tàwọn ẹlẹgbẹ́ yín wọ́n ní ẹwọ̀ sí ṣé mo wà láyìn pẹ̀lú àwọn tó kù bí ò bá rí bẹ́ẹ̀ wọ́n ní. ní tú check yourself ọlọ́run má jòrí gbogbo wa oyè o àmì. ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn leadership tó jáde tòní àní ká máa fojoojúmọ́ yáwó èní ni a fẹ́ lọ yáwó ńlẹ̀ ibìkan. ọ̀la a fẹ́ lọ gbowó kọ́lẹ̀ ibì kan ọmọ orílẹ̀-èdè nàìjíríà ǹjẹ́ kì í wa ni wọ́n wá ń ti gbogbo ẹ̀ sí torí pé bá a bá dógún ọdún ápẹ́ o bá a bá dọ́gbọ̀n oṣù ọgbọ̀n oṣù a kò ǹjẹ́ ìjọba tó ń yáwó ṣé wọn ó sàn án kí wọn ó tó lọ kì í ṣe pé yóò máa a máa wá fi pì a máa wá fi lu pọ̀. inú ìwé ìròyìn leadership ohun ìròyìn ọ̀hún ló wà láàárọ̀ tòní ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn leadership yìí náà ohun ìròyìn ọ̀ níbi tí àwọn obìnrin tí wọ́n ti ń ṣe àtìlẹ́yìn fún àwọn obìnrin ẹ má máa kọrin yìí mọ́ pé obìnrin ni ọ̀tá obìnrin torí nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní kò sí ohun tó jẹ́ bẹ́ẹ̀ kò tó jọ bẹ́ẹ̀ o ní ṣíbáṣíbá báyìí làwọn obìnrin tò sẹ́yìn aya ààrẹ orílẹ̀-èdè wa the number one female citizen lédè nàìjíríà àwọn obìnrin kànrìnkànrìn tó wọn ni wọ́n tò sí wọn lẹ́yìn kódà ìyàwó bàbá wa tìdín àbáàsì wọn bẹ́ẹ̀ aya igbákayẹ ààrẹ orílẹ̀-èdè yìí àwọn náà bẹ́ẹ̀ àwọn ìyàwó sẹ́nẹ́tọ̀ ìyàwó ààrẹ ẹlẹ́gbẹ̀mọ asòfin wọn mà wà ń bẹ̀ bákan náà ni ẹni tí ó ìyàwó deputy senate president alhaji ayila laila abdulrahu làwọn náà ń bẹ la màmá wa ọmọọba adéjọkẹ ore lọpẹ adéfùlúre àwọn náà dúró ṣíbáṣíbá báyìí ni ṣé ẹ mọ pé àwọn executive of the PCC Woman Campaign Council fún ààrẹ Ahmed Tinubu. Ẹgbẹ́lẹ́mùkú àwọn obìnrin ni wọ́n tò bẹ́ẹ̀ làwọn tí ó lẹ́yìn wọn nú àwòrán sọ wípé wẹ̀yìn ẹ̀ wò. Àbọ́lá Tinubu wẹ̀yìn ẹ̀ wò bójú ọlọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn leadership tó ṣe láàárọ̀ tòní àwọn àjọ olùkọ́ NUT jẹ́ rán eléyìí torí pé ohun tó bá ti kìkì ní ó bọ̀ ó yẹ kó bọ̀ ọ́ dáadọ́ the Nigerian Union of Teachers àwọn tó ṣe pé ìṣe kọ kéré bẹ́ẹ̀ ni ọkà àwọn ò ṣe é kọ láàbọ̀ bàbára wo nídẹ ẹjẹ́ akọyọ olùkọ́ síbẹ̀ torí wípé kó báyìí kọ́ lọ̀rọ̀ wọn yẹpẹrẹ kọ́ ń lékwa sí àwọn olùkọ́ o Nigerian Union of Teachers NUT wọ́n ti sọ fúnjọba àpapọ̀ orílẹ̀ Nàìjíríà ẹ implement ẹ̀ ẹ bá wa implement ẹ̀ àwọn baálé wọn ni wọn ń gbà lọ́wọ́ oṣù kò fẹ́ẹ̀ tó wọn lọ́wọ́ kan àyàlé lórí pé mo ṣì ń ṣe baálé lórí yín o àwọn wọn wá jẹ ìyálé ilé baálé wọn gbọdọ ọsán ṣòkòtò dáadáa ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àwọn olùkọ́ ti ń sọ̀rọ̀ yìí lánàá lólúlẹ́wà ìlú àbújá o níbi tí comrade audu amba tí wọ́n ti ń léwájú fún àwọn tí wọ́n jẹ́ olùkọ́ni níbi àyájọ́ ọjọ́ olùkọ́ni lágbàáyé tí wọ́n ṣe lólúlẹ́ ìlú àbújá àná ọjọ́ ajé ọjọ́ karùn-ún

ẹjẹ kọrúkọ ẹ wà nínú àwọn òǹdíje wọn díje púpà rẹ lọdún 2027 ǹjẹ́ gbọ́ pé nínú ìwé ìròyìn vidi eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ̀la ní ìlàjú ẹwà very very careful torí wípé ní US mission wọn open portal kan láti má ṣe sọ wípé visa là ń wò ọ ni ó jọ fúrọ̀dù o ìbáyìí náà ni wọn pé United States mission lórílẹ̀ Nàìjíríà wọn ni wọn ti ṣí ojú òpó kan láti fi fa àákájá pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n ṣe àlùkà ibiribiri lórí ojú òpó àti gba visa kúrò lórí orílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè tiwọn wọn ni ara ti kọ àwọn láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn wípé àwọn kan ṣe àlùpàá visa application bẹ́ẹ̀ náà làwọn kan ni wọ́n ń gbé tẹ́lẹ̀ náà lórúkọ tiwa ni ó dá àwọn kan náà tún ti jájú bẹ́ẹ̀ lọ àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ní ara bàbá lọmọ ti dé bá kinní torí ìdí eléyìí bẹ́ẹ̀ bá ń gbọ́n àwọn náà tún máa gbọ́n jù lọ ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn Vanguard AI can't replace Nigerian teachers. Yin teacher atuku orire lawa beyin. AI can't replace Nigerian teachers. Ijoba apapo gangan ni won ba nso oro yi o nigba ti won ki gbogbo awon oluko lorilede Nigeria wipe aku odun atuku ori edun. Se ri pe imo ero technology ka wa so wipe ohun ni yo wa doluko ni yara akawe won ra o doctor Tunji Alausa ti won je minister fun oro eto eko lorilede Nigeria awon ni won soro yi kan ba ndun yumuyumu ba won kan ba kun yumuyumu ti won wipe if you are not kinikan if you are not in kinikan with us we can awon ni you can do all but AI can't replace Nigerian teachers iyen na wa teachers Nigerian teachers oluko mi honorable ola egbe thank you so much ma tori bi to ye ka fi ye si won je amo ibi o ye ka ma fi ye si si won je amo pupo adupe lowo yin o eyin oluko gbogbo ise nla bayi ohun le won ni AI o ni replace yin o ma foku ta ro po mi o obola inu we royin Vanguard to jade laaro to ni royin yin lo duro to lege orun to si wa nbe si o ya nje ti gba pe ijoba apapo orilede Nigeria ijoba ipin Eko won ti bere si ni gbero stable power ani kina ba o duro apa abole ngbe ite wa lejigun eyin te wa ni commande kina wa layobo kala ko duro mo ma so wipe for the electricity ba ti se kini kan tawon to wa lepe na ori na ba lo awon ti won be lagbada ri na ba o duro pelu owo ti o gaju ara lo ijoba apapo orile Nigeria tohun ti ipinle Eko se mo pe koko ba yi ohun la wa ma pinle Eko won ni won ti bere si ni gba ero kopo ti won si ti n tan oju gbogbo bi ti iran lowo ti le wa to le wa saye lati ri wipe gbogbo nkan lo ni rowo rose wipe ipinle Eko o ba to duro o bi o ti e pe wakati 24 to ba to bi 20 a ma so pe eni to ji ola o ma se die be won ni won ti bere igbese kan o ti ministerial implementation retreat be ni won so pe won ti bere si ni soro yi lori electricity market nu we royin Vanguard to jade laaro ohun na ni royin ohun lo wa ajayiro awon olugbe Ogun ajayiro awon olugbe ipinle Ogun security expert alaga fun main voice international ile ise kan bayi sa ogbeni owo la be ajayi awon won tin ro gbogbo omo ipinle Ogun o fe jo polongo amo sibe o nbe nu we iroyin Vanguard to jade laaro eba momo bi pada esa adun mi olohun oya so mo yin lara o inu we iroyin Vanguard loju ewe ka labi amo kan ma si foju ko awon akoroyin eni odun din logota ni mama Janet Oladosu to wa nro ijoba apapo orilede Nigeria mama ni kini ki ma se kini eba nwa eba mi jade layo atalafia ohun ni kokko tohun tawon to ku amo yoruba to soro ti won ni teni bayi ohun la ma jade su greatness iya ladoju oruko omo egbo ona modun 19 ni

0: aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nẹ̀tọ̀ Akpabio náà ni wọ́n sọ ọ̀rọ̀ yìí nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní o. Wọ́n ni pẹ̀lú àṣẹ Ọlọ́run ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí iwájú la ó máa lọ àwa ò sì ní lọ sẹ́yìn àwa náà ṣàmì o àmì àṣẹ Èdùmàrè. Wọ́n ní ṣẹ̀rí ìṣèjọba ẹlẹ́ẹ̀kejì Tààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní gbọ̀ngbọ̀n báyìí òun làwọn èèyàn wọ́n dúró tì wọ́n àwọn èèyàn ń bẹ lẹ́yìn wọn ìpínlẹ̀ Cross River wọ́n ní wọ́n bẹ lẹ́yìn bàbá torí wípé àṣẹ́lẹ̀ iṣẹ́ wọn lánàá òun náà ló ń taná tó ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì Tààrẹ Ahmed Tinubu wọ́n ní gbọ̀ngbọ̀n báyìí òun làwọn èèyàn wọ́n dúró àwọn èèyàn ń bẹ lẹ́yìn wọn ìpínlẹ̀ Cross River wọ́n ní wọ́n bàbá torí wípé àṣẹ́lẹ̀ iṣẹ́ wọn lánàá òun náà ló ń tó ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n tún wá rí wípé dáadáa báyìí lẹ nínú abidi inú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tòní ni mo ti rí ìròyìn eléyìí ǹjẹ́ ẹ ti wá. Nínú ìwé ìròyìn yìí lọ́wọ́ wájú ni ẹnìkan bàbá tó jẹ́ Nadeco Funding àwọn alátìlẹyìn ni o àwọn alátìlẹyìn Ralph Obioha wọn ni wọn jáde lẹni ọdún ẹni ọgọ́rin ọdún ọgọ́rin bàbá tó jẹ́ Nadeco Funding àwọn alátìlẹyìn ni o àwọn alátìlẹyìn Ralph Obioha wọn ni wọn jáde láyé o lẹni ọdún ẹni ọgọ́rin ọdún ọgọ́rin ogún 80 years wọn ni wọn papòdà wọn ń lọ wọn re ibi àgbáre inú ìwé ìròyìn Vanguard yìí náà ni mo ti rí ìròyìn ọ̀hún tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti ṣe ẹ̀pẹ̀lẹ́ kọ́lọ́hún ọba kó jẹ́ kọ́dúró jìnà síra wọn ẹni tó ti fìgbà kan jẹ́ ọmọ ẹgbẹ́ National Democratic Coalition náà olóyè Ralph Obioha tí wọ́n jáde láyé o nínú àtẹ̀sóde tí ẹni tó jẹ́ ọmọ bíbí inú wọn Chima Obioha tó tẹ̀ sóde náà ló sọ wípé Obioha nílùú ní ìpínlẹ̀ Enugu wọ́n kéde ìpapọ̀ àti ìbá ọkàn jẹ́ ọgbẹ́ eléyìí tó ń bẹ ní ara. Bá wọkọ̀ ẹ jẹ́ lo life jacket ẹ bẹ́nu gbogbo ẹ̀yin wakọ̀ gbogbo ajíwa mi àwọn ọ̀kan lajíwa rin gbogbo tẹ ẹ jájíwa mi ẹ jẹ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ń wakọ̀ ẹ jẹ́ lo gbogbo èlò tó pẹ́ tó yẹ ẹ̀yin ọlọ́kọ̀ gbádìí ẹ̀yin ọlọ́kọ̀ fẹ́ rí ẹ fún wọn life jacket o gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ọkọ̀ bílẹ̀ ńlẹ́ṣì ń lò ẹ wò ó ṣé kò dálu nínú o ṣé kì í ṣe wípé irun irin mẹ́fìlẹ̀ ojú ẹ̀ kì í ṣe pé bóyá omi sun wọlé díẹ̀díẹ̀ ọkọ̀ ló máa yí bìrì lójú omi tó sì jẹ́ wípé èèyàn ọgbọ̀n ni wọ́n ṣe ń bẹ lálẹ́ odò tí wọn ò tí ì rí mú padà wá sókè ìpẹ́ bẹ́nu níròyìn ọ̀hún ló ti jáde ó sì wà nínú ìwé ìròyìn tó fi láàárọ̀ tòní ǹjẹ́ ẹ ti gbọ́ pé ẹ̀ka ètò ìdájọ́ àwádúró torí wípé kágbé lọ́tùn-ún kágbé lọ́sì ìdí òdodo ìyẹn wà lókè téńté gbogbo ìwà àbàjẹ́ àwọn ọ̀rẹ́ dòdòdò torí pé òtítọ́ báyìí ni màá lékè ìrọ̀ wọn ní ẹ̀ka ètò ìdájọ́ ó dúró fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí wípé jẹ́ ẹnikẹ́ni bẹ́ẹ̀ làwọn ò ní fi òtítọ́ àwọn ò ní fi irọ́ òtítọ́ lójú Adétúnwò Àtọ́kẹ́ Olúwọlé lórúkọ mi mú kí wá tààbọ̀ sí abala àgbéyẹ̀wò níbi tí a ti jọ máa wò ara wa kí ni yóò jẹ́ ojútùú tọ̀dọ̀ tiwa àwọn ilé kan wà bẹ́ẹ̀ bá wálé dọ́dọ̀ wọn táwọn kan ti pé iye báyìí ni iye báyìí ni bẹ́ẹ̀ bá dọ́dọ̀ wọn àwọn míì á sọ fún yín pé iye báyìí ni o àmọ́ bọ̀tì ẹ má fún mi jẹ mí ń yà àwọn onílé kan ṣì wà bẹ́ẹ̀. Àtún bàbá kan tí wọ́n ti kọ́lé lẹ̀ wọ́n ṣe sínú wíìlì wọn iye táwọn ralẹ̀ táwọn kọ́lé lóòótọ́ èèyàn á jèrè àmọ́ iye lẹ gbọ́dọ̀ máa fi kún owó àwọn ní gbogbo ìgbà tó jẹ́ pé títí di àsìkò tó yìí owó ilé wọn ó sì jẹ́ pọ́ńtọ̀ táwọn tó gbé bẹ̀ sì ń ṣe ẹgbẹ̀lẹ́mùkú àdúrà fún wọn. À ń lọlé lọ́sùn kò jẹ́ abẹ́ àti bàbà à ń lọlé lọ́sùn kò jẹ́ amẹ́ni lọ́sùn sí padò ọlọ́run ọba kò ṣọwà 0704700341 lójú òpó tí ẹ fi bá wa dá sí abala àgbéyẹ̀wò láàárọ̀ tòní. Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
0: Rosa.
1: Jọ̀ látọ̀gbẹ́.

0: àwọn tí a ṣe kàwọn yẹn wọ́n dá ìlọ́sọ problem lẹ́ẹ̀kọ́ ọ̀rọ̀ ilé ẹjú gbogbo ẹ̀ lọ àwọn landlord german sọmọ láti ènìyàn ṣe gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn àtijọba gan náà kọ́nẹ̀ ṣe ìrànlọ́wọ́ fún wa kí ni ó wà restructure nítorí pé ìrọ̀rùn kí ni ìrọ̀rùn ẹ̀jẹ̀ ṣe ó dábọ̀.
1: Ẹ ṣé púpọ̀ bàbá wa láti Àkútì. Ẹ kíjọba kí wọ́n bá wa lu apá ibì kan lẹ̀ gbogbo wa la gbọ́dọ̀ ìyá ọmọ lọmọ gbọdọ máa ti lé ẹbí mọ bọ kí wọn wá ní kọlọ bẹ afárá àyájọ ọjọ ẹ ní ọjọ tá a lé tá gẹgẹ bí wípé èmi náà náwọn èèyàn kan níbì kan. Hello.
0: Àkó ètò
2: ọlọ́run ló ń bá wa tó ẹ̀ka àrọ
0: sáà kíkínú ògúnlélé láti ògún ni
1: ẹ̀ka àrọ bàbá wa
0: ẹ̀sùn ṣe nípa ọ̀rọ̀ ilé bá ní ipa láti kó láti ràn wá lọ́wọ́ iye gbogbo èèyàn ní capacity láti lè wọlé ṣùgbọ́n kíjọba tá mọ́ gé housing kó dá padà so that wọ́n lè máa kọ́ ìjọba kọ́lé àwọn èèyàn lè máa rírà lówó tó bẹni lọ́rùn ìjọba ó dry kán ṣe ìrànlọ́wọ́ ẹ̀.
1: Tí wọ́n sì máa sọ díẹ̀ díẹ̀ mọ̀ pé owó mortgage ẹ ti mọ̀ pé iye báyìí la máa san iye máa san ọlọ́run ṣàánú. Hello.
0: Hello.
1: Ẹ káàárọ̀ orúkọ yín pápápá.
0: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sà.
0: Orúkọ mi ni Kọ́lá Ọdẹ Adéyẹmọ láti Ìjọjà.
1: Ẹ bá wa dá sí.
0: Lórí ọ̀rọ̀ pé àkọlé àkọlé tó wà ní ìṣòro tá a ní
1: Nàìjíríà. Àbọ̀ láti ìgbẹ́sà láti ìgbẹ́ púpọ̀ ẹ bá wa lọ kíá ẹ lọ sí rètì.
0: Ó pẹ́ pé àìkọlé àkọlé. Àwọn ọmọ agun tí wọ́n jí gbé ìyẹn wà ń bẹ̀.
1: Ó wà ń bẹ̀ o.
0: Ajígbé ní lọ́tún ajígbé lóṣè.
1: Ìyẹn náà
0: wà ń bẹ̀. Kálọ̀ bá ṣọ́ọ̀ṣì jẹ́ fáwọn èèyàn ó wà ń bẹ̀. À ń sọ̀rọ̀ lé. Ìyẹn kọ́ bẹ́ẹ̀ ṣáájú o. Ètò ààbò. Ó ṣe pàtàkì bí ìjọba máa lọ kọ́lé fáwọn èèyàn. Àwọn tó ń pa káàkiri wọn á lọ pa gbogbo àwọn èèyàn sí ìjọba.
1: Lóòótọ́ lẹ sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ lẹ sọ àmọ́ o kò ní lè rọrùn bẹ́ẹ̀ kò ní lè rọrùn bẹ́ẹ̀ kíjọba káwọn ajínigbé wà wọnú ìlú kí wọ́n sì wà rárá kò ní lè rọrùn bẹ́ẹ̀ àmọ́ àkóńbẹ́nú ọ̀rọ̀ yín o pé àwọn ọmọ tí wọ́n jí gbé kí wọ́n bá wa gbà wọ́n ẹni kì í ṣàkọ́kọ́ àwọn jígbé yìí tí wọ́n bá filẹ̀ ilé ni wọ́n ilé ni ilé nílé bílẹ̀ bá alẹ́ bálẹ̀ àfọmayò fáyò wọn ni bílẹ̀ bá ṣọ́kù pàtẹ́pàtẹ́ bálẹ̀ bó bá tún wá dalẹ́ tán pàtẹ́pàtẹ́ náà tún relé ilé ilé ilé kòkó báyìí òun ni tàgbé gbogbo ẹ̀ títẹ̀ pé wa ẹ ṣe púpọ̀ ìjọba orílẹ̀-èdè ẹ ṣàánú wa ẹ̀yin onílé tẹ́ ẹ lè ṣàánú ẹ ṣàánú o gbalẹ̀ 1,000,005 kí agreement commission àti gbogbo owó jámi rẹ́mi kó náà wá dúró gẹ́gẹ́ bí mílíọ̀nù kan ẹ rí pé ó tàbùkù onílé bẹ́ẹ̀. Lábẹ́ bó ṣe wùn kí ohun èlò kọ́lé ó wọ́n tó ẹ rí pé ó tàbùkù onílé bẹ́ẹ̀ ọ̀dájú làbá máa perú wọn a lè sọ pé wọ́n ń ṣòwò kọjá bó ṣe yẹ àwọn kan sì wà wọ́n ní iye báyìí làǹgbà ẹjọba ti gbé ilé sókè jù wọ́n á ní rárá má bà mí sọ iye báyìí ni tó nílé wọn. Ọlọ́run ò ní fara ni gbogbo wa ọlọ́run á sì fara dẹ̀ wá ẹni tí ò tí àní aago méje ti lù Adétọ́hún Olúwọlé lórúkọ mi yàrá ìròyìn wa Làbújá ẹ ṣe púpọ̀ 10:30 sí wa.
3: President Bola Tinubu declares 3 days more for Air Force personnel killed in crash. Federal government announced ₦200 million support for families of deceased miners. Stakeholders seek review drug control laws. And correspondent examines interventions in housing sector, says Independent, while the commentary is on the media and the responsibility of reporting conflict at work.
4: You can follow us on Instagram at X at Radio Nigeria HQ and Facebook at facebook.com/Radio Nigeria Network for the news in detail. President Bola Tinubu has declared a national mourning for Air Force personnel who died in the crash of a military helicopter yesterday. He also directed that flags flown at half mast throughout the country as a mark of respect to the officers. President Tinubu had earlier expressed profound sadness over the crash of an Air Force ATR-42 jet. The accident occurred at naval base in the Bokoda area of Ondo State. The aircraft carried 5 passengers and 7 crew members was on a routine mission from Benin when it crashed. The Air Force will release the officers' names after in their families.
3: Similarly, the Nigeria Safety Investigation Bureau, IB, has expressed condolences to the Nigeria Air Force and families of both an ATR-42 aircraft involved in an accident in Ondo State. The Bureau said although investigation

0: beautiful song. I mean, a beautiful song is a real gift, especially when it's coming from a radio station that knows what it's all about. All right, so gradually approaching 11:30, I really promoted that we'll have a shioro. For you. And the great Ojoleba himself is already seated beside me and ready to go bring you the program, Eshiro. I hope you're ready, because I understand it's interactive, isn't it?
1: It's interactive.
0: And Princess is also here. So yes. Let me allow them to take over and entertain you. Ojoleba, over to you, please.
2: Ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó máa pa láàrú fẹ́bùn ni o ẹgbẹ́ kò lówó ọjà.
3: Mo tún gbọ́rọ̀ àgbàdé o.
4: Ẹ jẹ́ tí ẹ gbọ́, ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀, mo pẹ́ títí, a ṣe lọ́jọ́ alẹ́.
2: Ètò ẹṣin ọ̀rọ̀ ti padà dé lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá o, ẹ máa pàdé Tajudeen Ajani Ojúọlẹ́gba lórí ètò ẹṣin ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ Tuesday, láago 11:00 àbọ̀ ti dàgbò 12:00 ọ̀sán nílé-iṣẹ́ Radio 103.5 FM. Ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó máa pa láàrú fẹ́bùn ni o. Ẹgbẹ́ polówó ọjà wa, ẹ kẹ́bùn wa, ẹ dẹ̀ máa ta wàràwàrà bọ́mọ ẹta tí ń tà. Ẹ pé Ojúọlẹ́gba sórí 08023094983 08023094983. Emi ko ni fowo si juwele baba mi iwo nko
5: to ba so lenu o sapoya ko emi o ni fowo si juwele baba mi ona ti mi o ni fi gba fowo si juwele baba mi ni pe asa ti se wa agbodo je kiko se kini ko parun papa julo ti o ba ti e ti lai pe ni o mo agbo wa ko meran wa ko to se ru asa be eje ka se kini ka gbe laruge Tajudeen Ajani loruko mi ni kokon ni mo wa lori eto leni tori eti kan soso yeri bata kan soso yese bileke ba se meji adun seke seke ni di yawo boju ba se meji awuran kediri bese ba se meji arinna kasa oya omo ba tini
6: se bi o ba ni di yoruba ni ese ki idede se nkan kan ni yoruba ri ti won so wi pe omo osi ni fowo osi omo ale ni fowo osi ju ele baba re ade to won atoke oluwole loruko mi omo olota odo ni mi yoruba ni mi yoruba ponbele ti mo si wa ninu awon ti so wi pe asa wa ede wa ko ni di meri lase oba mi oke e kaabo sile se radio 1103.5 fm e si oro won ni with our oga. Yes, Alhaji Tajudeen.
5: Olorun loga.
6: Oju elegba.
5: Ala kakuro di mic ni ese ka ile won. Asiko lo so di gbagbo. Eyin o la na kuro be ni ogbo bele da fe da.
6: O da bo ba ri bi ase wi pe ma kan ba kan bayi na loye kan oyere ni o kan.
5: Oruko toro si.
7: Oruko toro temi ni Adewunmi Opa Dipe.
5: Onikege ara ya.
6: O da eje ma lo laaro otoni. E bo ba se ma nse bo se ma wa lori eto yi wipe ekan le lanfani lati pe Yoruba ni ilu ti o ba sofin. E se o si nbe. Be ba ti pe wa lakoko, be ba gba enikan o megba dani fun enikeni o amo ka le ma keko ka ti ma.
5: Ba te to fun elomi laaye.
6: Elomi laaye.
5: Ro nikan ki je kile o fe.
6: Elekeji ipolowo ọjà yin ana o se pataki lori eto yi tori pa wo bayi ni ma gba woni gbọ o
5: ba wo ni gbọ
6: awo wa o ni te awo wa o si ni ya lase oba mi oke egbe polowo ọjà yin wa e ma ri pe rere ni oluwa se ri ebun ohun wa wa nle ni biba eyin le ko ti yin wa o awon kan ti wa nle won ko ti won wa won o si ni lo tori pe alekun ore bayi ore ti o ni lo ọlọrun o ma se lode ni kankan wa
5: e je ka dupe lọwọ ẹni tó rí ni tó mọ́jú èyẹ ní owó ní bítà wà sẹ́ẹ̀kan adúpẹ́ lọ́wọ́ Muhyiddin Adetona Automobile Service
6: yẹni
5: owó nọmba wà ẹni tó bá ti gbà ká máa fún ní 1,000,000 lójú owó ńlá owó nọmba 5 Alájà yọ yóò yè tẹ́wà ní ìpájà market wọ́n ni ẹni tó bá ti gbọ̀ owó tó bá ti wà nọmba 5 ká fún ní Ankara ọ̀pá mẹ́fà owó nọmba 10 Aike Tizer sọ náà wà yànà pájà wọ́n ni ká fún irú ẹni bẹ́ẹ̀ ní Ankara ọ̀pá mẹ́fà owó nọmba 15 ẹni tó bá ti gbà MM Ventures wọ́n ni ká fún irú ẹni bẹ́ẹ̀ ní Crossbag àtún retí ẹ̀bùn látọ̀dọ̀ oníṣẹ́ náà sọ pé ọya ẹ̀bùn mi òwe báyìí ni nọmba báyìí ni kò dúró lé lórí ṣùgbọ́n àwọn tó bá gba ọlọ́bọ̀rọ̀ ó kúkú ó bẹ́ńbẹ́ ò bẹ́ńbẹ́ ó rí i ẹ̀bùn tiẹ̀ náà ó ṣe kí
6: ni
5: ọkọ̀ ìyàwó yóò ṣe lọ́ọ́ di ọmọ sásọ̀ yẹ́ àkíkà ó ní ti bí.
7: 070 4700 3341.
6: Ojo, o te ma

kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ náà ni à ń fi àsìkò yìí torí pé àdúrà wa náà ni pé ká polówó ọjà kájẹ́ ó máa wọgbà ètò tuntun náà ni yóò máa dé ṣe tí ìgbọ̀yìn ìròyìn ayọ̀ lédè Yorùbá Good News lédè ìdílé Èbó ti arákùnrin wa wọ́n wà máa mú ètò ọ̀hún wá sí etí ìgbọ̀ wa. Ẹ jẹ́ kí a farabalẹ̀ ká gbọ́ ká sì máa yọ àwọn ọkàn òkùnkùn ọ̀rọ̀ tó bá wà ńbẹ̀ láti máa mú lò. Èdè Gẹ̀ẹ́sì la máa fi mú wa sí èyí tí ìgbọ̀ yìí. Ẹ ṣe púpọ̀ 10:30 sí wa.

Ekale, ìròyìn ní ṣọ́kìlá mú wá nílé iṣẹ́ Radio 1103.5 FM. Adétòhun òní olúwọlé ló níròyìn. Ní pípadà sí yàrá ìkàwé, kí inú àwọn akẹ́kọ̀ọ́ ó tún lè dùn, kínú wọn tún dùn dáadáa, ló mú kí alága ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ kí wọ́n máa ṣe àgbélárugẹ àti àtìlẹ́yìn fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́. Eléyìí ló mú kí alága Ọ̀gbẹ́ni Akin pẹ̀lú Johnson máa tọ àwọn iléèwé lọ, tí wọ́n sì lọ fún wọn ní àwọn ẹ̀bùn pàtàkì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́, tí ó tún mú kí ọ̀kan àwọn akẹ́kọ̀ọ́ kó máa fà sí iléèwé. Wọ́n lọ sí ilé ẹ̀kọ́ Ebenezer African Primary School àti Ẹgbẹ́dá Primary School, níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀hún fún àwọn akọ̀ròyìn tó sì ṣojú gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́, níbi tí wọ́n ti ń pín aṣọ iléèwé fún àwọn akẹ́kọ̀ọ́, báàgì ìkó ìwé sí àti àwọn ìwé tí wọ́n fi máa ṣiṣẹ́ wọn. Ọ̀gbẹ́ni Johnson, wọ́n ní ìgbésẹ̀ yìí kò sí lẹ́yìn àti mú ìrọ̀rùn ba gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń bẹ lábẹ́ ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́, torí wípé ohun téèyàn bá sọ náà ni kò ṣe, láti lè ṣe àtìlẹ́yìn àti ìrànwọ́ kó lè dẹrùn fún àwọn òbí, kó sì má sí òbí kankan tí ò ní jẹ́ kọ́mọ rẹ̀ ó kàwé lábẹ́ ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́. Ọ̀gbẹ́ni Johnson, tí wọ́n tún sọ wípé àwọn iléèwé tó jẹ́ ti ìjọba gbogbo tó ń bẹ lábẹ́ ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ ló láǹfààní lẹ́tọ̀ọ́ láti jẹ nínú nǹkan ọ̀fẹ́ tí wọ́n pín fáwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Àwọn olùgbé NNPC Òkè Afá nípínlẹ̀ Èkó àti àwọn olùgbé iléèwé nílùú Èjìgbò ni wọ́n ti ń sọ wípé bó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ kan ń bẹ ńlẹ̀ táwọn ti ṣẹ̀, tí àbí tí àwọn bàbá àwọn ti ṣe iléeṣẹ́ àpínnáká Ìkẹja Electric kí wọ́n dákúndábọ̀ dáríjì wọ́n. Wọ́n sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n báwọn akọ̀ròyìn ti iléeṣẹ́ wa sọ̀rọ̀ wípé láì jẹ gbèsè owó ná, síbẹ̀síbẹ̀ wọ́n nínú òkùnkùn bírimùbírimù ni àwọn àjọ òṣìṣẹ́ Ìkẹja Electric ni wọ́n fi àwọn sí. Wọ́n ní àwọn rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti rí wípé wọ́n ṣe eléyìí tó tọ́ sí ọ̀dọ̀ wọn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti gbé ìgbésẹ̀ láti rí wípé àwọn èèyàn máa rìnrìn àjò lọ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà fún ìtọ́jú ara wọn, nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín àwọn ẹ̀rọ tó ń ṣe àyẹ̀wò òmọ̀ fún àwọn àìsàn jẹjẹrẹ lórílẹ̀-èdè Nàìjíríà káàkiri igun gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ wọ́n ní àwọn ó rí wípé ìrọ̀rùn ó kálé ó kákó fún ètò ìlera lórílẹ̀-èdè Nàìjíríà kó gbogbo kó lè máa lọ bó ti tọ́ àti bó ti yẹ. Kò ní ju báyìí lọ nínú ìròyìn ṣókí fún ti àsìkò yìí. Bó bá ti di láago 11, ẹ̀jẹ̀ kápàdé fún ìròyìn ní ṣókí. Adétòhun Olúwọlé lorúkọ mi, Radio 1 103.5 FM lẹ̀wà, ẹ̀ má yìí kúrò.

93.5 FM jẹ́ kí a lọ sí ilé ìjọsìn bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ká lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ṣe púpọ̀ 10:30 sẹ́kọ̀nì 103.5 FM.

0: orúkọ Jésù.
1: Amen.
0: Olúwa Dandi.
1: Amen.
0: Olúwa Tusilẹ.
1: Amen.
0: Olúwa Gbala.
1: Amen.
0: Lóni jẹ́ kí ìyanu ọ̀tún kó ṣẹlẹ̀ sí àwọn èèyàn rẹ.
1: Amen.
0: Ọwọ́ agbára fi gbà wọ́n.
1: Amen.
0: Ọwọ́ ògo rẹ fi dá wọn nídè.
1: Amen.
0: Sàbò lórí wọn.
1: Amen.
0: Dá wọn sí.
1: Amen.
0: Ṣe wọn lóore.
1: Amen.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Kókó yìí wàásù mi fún ti àkókò yìí ni Ọlọ́run ààbò. Ọlọ́run ààbò. Gbogbo ìwàásù mi jáde láti inú ìwé oníwàásù orí kẹjọ. Orí kẹwàá ẹsẹ̀ kẹjọ rẹ̀ tí ó kà wí pé.
2: Ẹni tí ó wá
0: ihò.
2: Ni yóò bọ́ sínú rẹ̀.
0: Òun gan ni yóò bọ́ sínú rẹ̀. Gbọ́ mi ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́. Mo ń sọ̀rọ̀ nípa ìdájọ́ Ọlọ́run lónìí. Bíbélì wí pé ẹnikẹ́ni tó ń wá ihò. Òun yóò bọ́ sínú rẹ̀ àti wípé.
2: Àti ẹni tó já ọgbà tútù.
0: Ẹni tó já ọgbà tútù. Ìwọ ni Ọlọ́run ń bá sọ̀rọ̀ lónìí, ìwọ olùgbọ́ mi. Bí a bá rí ọwọ́ kọ́wọ́, bí a bá rí ipá kípá, tí a rí àṣẹkáṣẹ tó ń bá ayé rẹ fíra, lẹ́yìn wàásù mi lónìí, àwọn ò ní sí mọ́. Torí Bíbélì wí ní ẹni tó ń wa ihò, òun yóò bọ́ sínú rẹ̀. Olórin kan wí pé.

0: ko to wo ni ota aregbe iwo ni bo ba ti se iwo ni omo ah bo ba ti se omo re n lo ta n gbiyanju ati gbe koto fun ni odun ni abi yawo re bo ya iwo gangan emi o meni to sumo julo ti ota n gbe koto lori aye re o ti mo gbo ni pe o to ti ota re ba gbin eni to gbe koto oni yo ji sinu e
1: amen
0: jo nilo lati beru mo ko si ifoya bi orun ataye ba koja lo keun ninu oro olorun ko ni lo laise kilode to nberu awon ota re kilode to nwari ni nitori ota kilode to npoya nitori ota re oro olorun daju ta le ni to ngbe koto o ni lati damu je o gbe tan bo ba gbe tan oni o ji sinu e
1: amen
0: ti mo so fun oni bi pe lati akoko ti emi nsoro yi iku o to si ninu ile yin mo
1: amen
0: a o ni wu oku wole
1: amen
0: a o ni gbe oku jade
1: amen
0: olorun daju o ni enikeni to ba gbe koto ni o ji sinu e nti a o fi le soro ni pe to ba wa se pe eni to sumo gangan ni o eyi ti pa mi o kanu tori bibeli wi pe ara ale niyan si ni ota re ti o ba gbo gbeun lodun ni to ba gbo pun pe nikan loku a je po ta e loku leyin adura mi idi ni wi pe enikeni to ba ti gbe koto o ni o ji sinu e
1: amen
0: wa si ka wa fe nu wa ka
1: amen
0: o iwa su mi o ni kale ta yo fi mo pe awon lo se ikayi nigba ti won ba ti se bi won tan o le pa olomo mo o
1: amen
0: o le pa olaya o
1: amen
0: dai lai lai o ti ju enikeni to ba wa koto o fun ara re ni yo ji sinu e en to ba wa se kini to n ja ko ko tutu ejo ni yo busan enikeni to n ja koko tutu ejo ni yo busan oro olorun mo pe na mo nti olorun so ni isin ni pe sori iwo ni koko tutu bi eni to mo olorun iwo ni koko tutu bi eni to nsin olorun iwo ni koko tutu bi omo leyin jesu iwo ni eni koko tutu eni ti o ni ti o lowo ninu ibi sugbon ejo ni esu ara won ni won para won fun ara won ni won para won iwo gege bi koko tutu abomo re abi idile re eni to ba ti wa ni o fe ja koko tutu wi pe o fe wu igbo re edakeda to fe ejo ni yo busan
1: amen
0: oni ejo ni yo busan
1: amen
0: ejo ni yo busan se
1: amen
0: gbogbo to wi ni oduro bi igi won la won o wu omo re duro bi igi won la won o wu oko re duro bi igi won la won o wu yawo re duro bi igi won la won fe wu baba ati iya re duro bi igi won la won fe wu won gbo enikeni to ba nti n wu koko tutu ninu iran re lati akoko yi lo ejo ni yo san won
1: amen
0: o so pon ti en le da olorun ti se mu ejo kale amu bi na lati san won hallelujah somebody
1: amen
0: hallelujah somebody
1: amen
0: ejo ni yo san won afani wa fun oloni lati se ohun to wu o ninu olorun gbo mi lagboye ota re o le sase gbe mo
1: amen
0: dajo won ti bere lati oni lo
1: amen
0: kin pa itaka fun o ko le ye o ninu bibeli o ti mo nsoro ba gangan ninu we esteri ni mo ti mu oro jade iwe esta lori ike je ni mo fe wo lati ese kini mo fe pa itan nla fun o ti o yi oye ke lori bibeli wi pe
2: be ni oba ti amani wa ba esteri ayaba je ase
0: amani won wa ba amani je ase ta si ni amani eru kan ni eru sugbon eru ti sisisisin o wa ni omo kan omo iniyan re lodo baba ti ku iya ti ku on lo momo odo won ti ku soju ogun won wa mu leru won mu esteri omo iyan re na won mu leru won wa nsin ninu eru baba nsin eru omo na nsin eru won wa wa nile oba o god mo so fun won loni igbogbo ipo amunisi to wu ko wa olorun o gba loni
1: amen
0: olorun a gbe ori re soke
1: amen
0: Olorun a gbe ori re soke.
1: Amen.
0: Ko mo ite enikan to je driver si adajo. Adajo agba kan ni ti mo mo daada. O ni driver sugbon gba to je odun kan. Anu fun. Driver iku oni bi se. O wa di eni ti nwa to n ta moto. O ni ile ise moto to po. Amo oga re da si nigba na. Nje mo pe gbogbo moto ti oga oba wa ra. Odo driver ni ti n pada ara. Emi ti je alanfani pelu baba ti awu ire. Nigba ti mo lo se isoji nibi kan won so fun baba yen pe ko fun mi lo oko ti o ni number lo fun mi dereba ni nejo si pelu adajo sugbon gba ti olorun gbe ise re de sugbon mo ti dereba da driver wa de ni kin ta moto o gba moto re wa lo two emi o mo ko to won boya security lo nse lowo nisin gbo mi boya ibi to si wa wa nisin ise labor kan lo nse gbo mi bi emi ba se woli olorun oluwa yo gbe ori re soke
1: amen
0: gbo ise mi ra yen ki sopin gbogbo idamu to nda lowo ki sopin fokan si pe olorun nbe fokan si pe olorun fe gba o ninu adura mi loni olorun fe gbe ori re soke
1: amen
0: pe olorun ori re yo si goke
1: amen
0: olorun yo fara han
1: amen
0: dereba wa di eni tin ta moto oro ti mo wi gege bi ta won won yi na ti ri ni omo eru taba eru ma o to akoko kan eru nu ri anu gba nlo didi oba wa wa si ile eru atijo nigba to di ominira tan o wa wa sibe oba wa debe oba na ti pe igba kan wa ti eru yi ti gba nku o ninu osoro o gba nku o ninu ponju fara fun ote ote ma nteni ni eh o eru yi o ba won dite ounu je ki oba o gbo pe bayi mo ni a fe se ṣugbọn gbọ mi enikan wa wa ti a n pe ni ore oba ṣugbọn ore oba yi gan ni ota oba tori a to foju jọ re lodo re ye won le jọta re o to mo n gbọ lo
2: oba si ti fun eseri ayaba ni ijọ keji
0: o wa wa so fun eseri ayaba yi o ti wa di ayaba n ti mo wi ni pe eru yi wa pada di ayaba eru yi wa pada di alase tori n gbọ mi lagbo yi ko si ipo to ko wa eru di ayaba baba re eru atijo odo re oba ayaba to wa je pe gugu ase ilu o wa wa lowo omo eru tani amunisin aye re nisin igba die mo ni kini idamu to ni lowo nisin igba die mo ni igba olo bi ewere igba re yo yi pada sotun
1: amen
0: o lorun yo fo faye re
1: amen
0: esteri wa di ayaba oba ati yawo re won wa ki baba ayaba yes
2: ni bi ase ti won wo ti wa ni pe
0: yes
2: kini e bere
0: oba wa bere lowo estri kin ti e lo fe yes
2: estri ayaba a o si fi fun o
0: a fi fun o
2: kisi ni ibere re
0: kini ibere re
2: a o si se
0: a o si
2: ani titi de idaji ijoba
0: titi de idaji ijoba mi a o fi fun o gboro bi emi ba se woli olorun gbogbo eto re to ti koja lo a o da pada fun o
1: amen
0: o ti yo to ri lo o bere si lo lato ni
1: amen
0: o wa gbara la ko to yo si pada wa ore
1: amen
0: yes
2: ipa na ni eseri ayaba da wi pe
0: o wi pe
2: bi mo ba ri ore ofe loju re oba
0: kabiyesi tin ba le ri ore ofe gba
2: bi o ba si wu oba
0: o ba si wu oba
2: mo bebe
0: mo bebe
2: ki a se emi mi bun mi nipa ebe mi
0: ki a se emi mi bun mi nipa ebe mi
2: ati awon eniyan mi nipa ibere mi
0: ati awon eniyan mi gbogbo omo Israeli to wa ni ijoba re mo fe nje iwo ti ran ti ilu re awon kan ti wa nipo won ran ti mo lebi mo won ran ti ilu mo anu yin se mi o ojo esan nbo yes
2: nitori ti ati tawa
0: atawa
2: emi ati awon eniyan mi
0: ami atawon eniyan mi
2: lati ru wa
0: yes
2: lati pa wa ki awa ti o le parun
0: yes
2: ṣugbọn bi o se pe ati ta wa fun erukunrin ati erukunrin ni emi ba pa enu mi mo
0: yes
2: bi o ti le je pe ota na ko le di ofu oba nigba na ni asori si oba
0: ota na ko le di ofu oba yes
2: nigba na ni asori si oba
0: da oba wa da wi
2: pe o ti fe seri ayaba pe tani oluwa re na
0: tani oluwa re na
2: tani oluwa re na
0: tani oluwa re na tani oluwa re na taleni na to tayin yes
2: nibo ni o si ti wa
0: do ibo lo ti wa
2: ti o je gbe le okan
0: to je wa gbe ti okan lati se be yes
2: ese yi si wi pe olese eniyan ati ota na ni amani
0: amani amani na si wa be nti a wi ni pe amani lo wa da bi ore oba julo amani gan ni oba wa gbekele ṣugbọn e ma je agbagbe pe esteri ti bebe pe e gbadura fun mi ti n ba dodo oba o fe ba anu pade olote eniyan ni olote eniyan olote patapata ni o oun gan lo wa du gege bi ore oba julo o gan ni gbuju gbeyin ninu meeting ti an wa ha anu e mo si mi eni e gbugbu okun le nigba mi ko mo je ni agba e lote eyan na ni o amani ni o lo ni kisi la mani si o ko we si gbugbu gberiko pe oba ti pase o tori tele tele amani ni mo sign fun ba oba pase pe gbugbu omo Israeli patapata kapa gbogbo wọn run tun ku o esteris re ọmọ esteli lo naa ta ni n kọwe ibi nipa rẹ ta lo mu orukọ rẹ kaakiri ta lo mu orukọ ọmọ rẹ kaakiri ibo ni a mu orukọ wọn lọ bi emi ba se woli ọlọrun ejo ni yoo bu wọn san
1: amen
0: mo ni ejo ni yoo bu wọn san
1: amen
0: ejo ni yoo bu wọn san
1: amen
0: yes
2: ẹni búburú yìí
0: ẹni búburú yìí.
2: Nígbà náà ni ẹ̀rú bá Amani níwájú ọba àti Ayaba.
0: Ẹ̀rú bá Amani níwájú ọba àti Ayaba ẹni tí ti ń gbónu tẹ́lẹ̀ ẹni tó jẹ́ aláṣẹ ẹ̀rú bá torí ẹ̀rú yóò bá àwọn ọ̀tá rẹ̀.
1: Ẹ̀rú
0: yóò dé bá àwọn ọ̀tá rẹ̀. Ọlọ́run Elédùmarè sísọ Ọlọ́run ẹ̀ yóò dẹrù bọ̀tá rẹ̀ lónìí. Àwọn tó ti ń gbónu gbẹjẹgbẹjẹ lórí ọ̀rọ̀ rẹ̀ ẹnu wọn wọ̀ wọ̀wọ̀ lónìí. Ọba wa dìde nínú ìbínú àṣẹ gbogbo àṣẹ tó pa kí àwọn ọmọ Ísírẹ́lì ń sáká pé ọjọ́ ọkú àwọn sì kù sílẹ̀ rẹ̀ àsọ́ba ò mọ̀ sí. Ọ̀rẹ́ Ọlọ́run ò mọ̀ sí ẹni tó ṣẹ̀dá rẹ̀ táwọn èèyàn ń ṣe lẹ́yìn ìbínú Ọlọ́run yóò rù sí wọn lónìí. Ìbínú Ọlọ́run yóò dìde sí wọn lónìí.
2: Kúrò ní ibi àṣẹ tí wọ́n mu ọtí wáìnì.
0: Ọba dìde kúrò nínú ìbínú rẹ̀ níbi àṣẹ.
2: Ó sì bọ́ sí àgbà láàfin.
0: Ó wá bọ́ sí àgbà láàfin.
2: Amani sì dìde dúró.
0: Amani wa dìde dúró.
2: Láti tọrọ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ Ẹ́sẹ̀rì Ayaba.
0: Ó wá fẹ́ tọrọ ẹ̀mí rẹ̀ pé Amani Amani fẹ́ bẹ Ẹ́sẹ̀rì pé dákun torí Ọlọ́run pàmísílémà pàmísítà sàánú mi. Ó fẹ́ tọrọ
2: nítorí ó ti rí i pé ọba ti pinnu
0: ìbínú sí òun. Ó rí i pé ọba ti pinnu ìbínú sí òun.
2: Nígbà náà ni ọba pẹ̀yìndà.
0: Ọba wa pẹ̀yìndà.
2: Láti inú àgbàlá àfin sí
0: ibi tí wọ́n ti lọ ti wáyé. Ibi tí wọ́n ti lọ ti wáyé níbi tó ti fẹ́ kí Amani ti fẹ́ bẹ Ẹ́sẹ̀rì.
2: Amani sì ṣubú lé ibi ìrọ̀gbọ̀kú.
0: Ló bá ṣubú lé ibi ìrọ̀gbọ̀kú èyí tí Ẹ́sẹ̀rì wà.
2: Lórí èyí tí Ẹ́sẹ̀rì jókòó.
0: Ẹ̀gbọ́n mi lágbọ̀ọ́yé ibi tí Amani ti tún ṣàṣìṣe nù ló bá ṣubú lu Ẹ́sẹ̀rì mọ́lẹ̀. Èyí ni wípé ṣìṣẹ́ṣìṣẹ́ débà tára àwọn ọ̀tá tí ò dáyè rẹ̀ ó gbádùn. Mo pa aláṣẹ mi ò da lába ẹ̀mí ṣiṣẹ́ṣiṣẹ́ kó kọlù wọn lónìí.
1: Ámì.
0: Láwọn òdì ní jẹ́ káyé rẹ̀ ó gbádùn ẹ̀mí ṣiṣẹ́ṣiṣẹ́ kó kọlù wọn lónìí.
1: Ámì.
0: Ẹnikẹ́ni tó bá gbẹ́ kòtò òun ni yóò jì sínú ẹ̀ bíbélì lówó rẹ̀ ẹni wá ń wa kókó tútù ayé rẹ̀ ètò ni yóò bù sàn. Ẹnikẹ́ni tó pinnu ibi tó sì ń wá ibi lórí ayé rẹ̀ bí èmi bá ṣe wòlíì Ọlọ́run ẹ̀mí ṣiṣẹ́ṣiṣẹ́ kó dé bá wọn lónìí.
1: Ámì.
0: Ó mọ̀ pé gbogbo bíi tẹ́tí níyì wọ́n bẹ̀rẹ̀ sí tẹ́lá tò ní lọ.
1: Ámì.
0: Ẹ̀mí Ọlọ́run ló ń ti paṣẹ mí sọ̀rọ̀ o torí pé mò ń ka nínú bíbélì tó Ọlọ́run sọ n tó sì ní kí n sí lónìí ni mò ń ṣe yìí bó ṣe ní kí n sí nu ọ̀tá rẹ̀ ò tún gbọdọ̀ gbé lálàáfíà mọ́.
1: Ámì.
0: Ẹnìkan ti pè mí rí ó ní dáde ẹ jẹ́ ká máa gbàdúrà fáwọn ọ̀tá wa mo ní bẹ́ẹ̀ ni bíbélì yìí ṣùgbọ́n bíbélì náà ló sọ fún mi wípé ká máa gbàdúrà irú àdúrà tó yẹ ká máa gbà fún un ló sọ fún mi pé ẹni tó bá wẹ kókó tútù tó wọ tó wá ń wa kókó tútù ejò ó sàn.
1: Ámì.
0: Òun ló sọ bẹ́ẹ̀ ó sì ní dájúdájú gbogbo tó wù kí ọ̀tá rẹ̀ ó jẹ́ òun Ọlọ́run ó gbẹ̀san lára wọn.
1: Ámì.
0: Ọlọ́ba lọ lógún ọdún dọ́kẹ̀lẹ́ ó tọ́ ó ba ìdààmú rẹ̀ ti pọ̀ jù lọ́wọ́ àwọn ọ̀tá wọ́n wá dàbí ẹni pé Ọlọ́run wa ò sí láàyè torí à ń bèrè fún Ọlọ́run rẹ̀ dà ìdí ni ìdájọ́ àti ṣe pàtàkì wọ́n rí wípé gbogbo báwọn ti ń ṣe náà ń ṣàṣegbé lórí rẹ̀ wọ́n ń ṣe àṣegbé lórí rẹ̀ wọ́n ń ṣe àṣegbé lórí rẹ̀ ẹ máa ń ṣàṣegbé wọn ò ní mọ̀pọ̀ Ọlọ́run bẹ láàyè tí wọn ò ní rí agbára Ọlọ́run yóò gbàgbé ni wípé ọjọ́ ọjọ́ sí fara ọmọ ṣègbé sínú òkú púpọ̀ àmọ́ ni àtún àti gbogbo ológun rẹ̀ best ológun ló ṣàjọjọ́ náà látìgbà náà ni ọmọ ogun íjíbítì ti dọ̀lẹ́ nítorí ogun tí wọ́n gbé sí ogun àwọn ọmọ Ọlọ́run ẹni ó gbógun sí ọ gbogbo agbára wọn yóò tán látòní lọ.
1: Ámì.
0: Agbára wọn yóò dòfo látòní lọ.
1: Ámì.
0: Ìṣẹ́ wọn yóò dòfo látòní lọ.
1: Ámì.
0: Báwo ni ó sọ fún mi pé kí n gbọ́ ọ gbàdúrà fáwọn ọ̀tá rẹ lónìí? Àdúrà tó sì ní ìgbà ni pé kí ìṣe ọwọ́ wọn kó jẹ́ ẹ̀sán fún wọn.
1: Ámì.
0: Ó ní ẹ sọ fún ènìyàn búburú pé yóò burú fún un kí wẹ́ẹ̀ sáyà sọ fún mi ni. Ẹ sọ fún olódodo pé yóò dára fún ẹ sì sọ fún èèyàn búburú pé yóò burú fún mo tún wá sọ fún àwọn èèyàn búburú àwọn ìka àwọn abínú ẹni tí ń dààmú ayé rẹ yóò burú fún wọn.
1: Ámì.
0: Mo lọ lórúkọ Jésù mo ní yóò burú fún wọn.
1: Ámì.
0: Mo ń gbọ́ lọ náà.
2: Nígbà náà ni ọba wípé.
0: Nígbà àwọn kan ń jáde wọ́n ń pe àyájọ́ oríṣiríṣi nítorí rẹ̀ àwa ò sì ní nǹkan kan mí ìta yọ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run làyájọ́ ta wá báyé wọn ọ̀run sì kọjá kínú ọ̀rọ̀ rẹ̀ kò ní lọ láìsí Ọlọ́run là ń wí yìí.
2: Yóò àfi ipá bá Ayaba ṣe pọ̀ lọ́dọ̀ mi nínú ilé bí.
0: Ìjọba mọ̀ pé bó ti ṣàṣìṣe tó sọ lu ìyàwó bàbá ẹ̀ lọ́ba bá tún ní. Ṣé léyìí fẹ́ fi tipátipá báyàwó mi sùn ni? Ṣé léyìí fẹ́ báyàwó mi sùn ni? Lójú mi láàfin àmì ṣìṣẹ́ yóò bá ọ̀tá rẹ̀.
1: Ámì.
0: Bí wọ́n bá wo lọ àwọn tí wọ́n ti pinnu kú pinnu ibi sí ọ̀hún àwọn ó bẹ̀rẹ̀ sí ṣìṣẹ́ látòní
1: lọ. Ámì.
0: Ibi tí wọ́n ti ní ìkẹ́ máa tẹ́ ní bẹ̀bá ẹ̀.
1: Ámì.
2: Bí ọ̀rọ̀ náà ti ti ẹnu ọba jáde.
0: Bí ọ̀rọ̀ náà ti ti ẹnu ọba jáde.
2: Wọ́n bojú
0: Amani. Àwọn agbófinró wọ́n ti bojú rẹ̀ wáwáwáwá. Ẹni tí wọ́n ti ń bẹ̀rù tẹ́lẹ̀ tí wọ́n ń sá fún.
2: Abona.
0: Abona.
2: Ọ̀kan nínú àwọn ẹ̀wẹ̀fà.
0: Ọ̀kan nínú àwọn ẹ̀wẹ̀fà.
2: Sì wí níwájú ọba pé.
0: Ó wá sọ fún ọba pé.
2: Dáwo. Igi tí ó ga ní àádọ́ta ìgbọ̀nwọ́.
0: Ó gbé igi kankalẹ̀ ó ga ni adota igbowo
2: ti a ma ni siri
0: o ti ri bayo
2: nitori Mordecai
0: nitori ase oba o mo nkan kan won se nbe nitori ase gbe wa lara re ta lo ta tin sase gbe laye re loruko Jesu pe de loni e
1: amen
0: o to ba ti wi oba o ye lowo wori o wa gbe yi kale pe a ma ni lo pa si ki ba pa gbe ki ba pa gbe ti ba se esteri mo ni ota re o ni sase gbe ma
1: amen
0: dajo olorun yo bere lori won
1: lori amen
0: gbogbo ti won se nabi lolorun o si laye re eh

láàrin ó bẹ̀rẹ̀ sí ríjà ọlọ́run lónìí. Àwọn tí wọ́n ní ọdún rẹ ti pé tó fàyè lẹ̀ wọ́n ríjà ọlọ́run lónìí. Tó ṣàkíyèsí pé ìjọ tó fẹ́ pa Amani náà lọ́lọ́run bẹ̀rẹ̀ lọ́lọ́run sì dájọ́ tiẹ̀ náà. Ìjọ náà ni kí náà ta ti pinnu lórí ayé rẹ lónìí. Ó mà ti dópin nù. Ọsá mọ̀tàkà lórílẹ̀-èdè tó sì dá ọ lójú. Wọ́n mọ̀ tán Absalam tó padà di president. Ṣé ẹ gbàgbé pé ìgbàgbé ló ṣe general wa nígbà náà president wa èyí tá ń pè ní kíni kí ni orúkọ president yẹn tó lóun fẹ́ yọ bàbá yìí ní oyè ó fẹ́ yọ pé eléyìí ò ní ṣe president mọ́sẹ̀ eléyìí praise the lord. Mo fẹ́ràn ọ létí ìtànkán ni o Abasa ni mo fẹ́ràn ọ létí ọ̀rọ̀ rẹ̀ Abasa pinnu wípé tó bá di wòye ọ̀la àbí lónìí màá sáìn màá dismiss bàbá ẹ̀ pé tí n bá lè dismiss ẹ̀ ó tán mo rí pé ojú rẹ̀ wà láti jẹ president yẹn ní Absalam ṣùgbọ́n ilẹ̀ sú òrí sáìn ó wá gbé sórí tébù òrùjọ́ yẹn lọ́lọ́run gbẹ̀mí ẹ̀ Absalam yẹn wá jẹ president Nàìjíríà ojújọ́ kejì orí tébù ó bá fáìlì tí wọ́n fẹ́ sáìn tó bá ṣe kó sáìn rẹ̀ nírú àná ni Absalam ti kú ònà torí àṣẹ àtàgbára ń bẹ lọ́wọ́ rẹ̀ àmọ́ ọlọ́run náwó agbára ọlọ́run náwó ògo ọlọ́run sóhun ọ̀tún ẹni tí wọ́n fẹ́ pa òun gan ló padà wàá rí fáìlì yìí ló wá gbé gbogbo ẹni tó fẹ́ ṣe fún mi gbogbo tó ta láwọn ṣe fún ọ yóò padà sórí wọn. Òun gangan ni kó lọ kú síbẹ̀ nítorí mọ̀ pé tí mò ń sọ lónìí náà gbogbo àwọn tó kóra jọ pọ̀ lórí rẹ̀ lórí ayé rẹ̀ ò ní rùlà. Bóyá tí mò ń wí ò tí yẹ o wọ́n gbàgbé àwọn méjì tí wọ́n dìtẹ̀ níjọ́ sí o sí dánielì sọ mọ̀ pé wọ́n mọ̀ pé dánielì nínú ihò kìnìún náà ọlọ́run ó tó gbà dánielì wà nínú ihò kìnìún ọlọ́run sì pa kìnìún lẹ́nu mọ́ ọba gan ò lè sùn ní gbogbo òru náà dánielì kò ṣe mí níbi ẹ ti mú mi kọlù ẹ jẹ́ kí n ṣèkà fún àmọ́ ní ìdajì ọba tó sáré lọ dánielì ìwo ìrántí àlàyé ọlọ́run àlàyé sọ ọlọ́run rẹ tọ́hún sìn láìsinmi jẹ́ ká yí ó mọ̀ pọ́ ń sin lọ́run o jẹ́ kí ó mọ̀ ọba náà mọ̀ pé ń sin ọlọ́run láìsinmi sọ ọlọ́run rẹ tọ́hún sìn láìsinmi ṣó lè gbà ọ́ bíi ẹ jọ tó bá débẹ̀ tó jẹ́ pé àgbà níjọ́ náà kí la ọba wí ọlọ́run rẹ ó mọ̀ mọ̀ gbà ọ́ ayé máa ń fìwọ́ sẹ̀sẹ̀ káàkiri nítorí pé wọ́n ti rí pé bí ìgbà tí àdúrà rẹ ò gbà àdúrà ò gbè ọ́ ṣùgbọ́n lẹ́yìn àdúrà mi ò ní àdúrà gbè mí ni wàá máa jẹ́ àdúrà gbè mí ni wàá máa jẹ́ o ọmọ jésù àdúrà gbè mí náà máa jẹ́ àdúrà gbé dánielì oníkábíyèsí kí ọba kí ó pẹ́ ọlọ́run tí mi ti ran áńgẹ́lì rẹ wọ́n ti pa kìnìún lẹ́nu mọ́ wọn ò lè pa mí lára inú ọba dùn púpọ̀ kí ni ẹ mọ̀ pé tẹ̀lé ọba wa ni ẹ lọ mú àwọn méjèèjì tí wọ́n ṣèkà àwọn tẹ́ lọ rí pé eléyìí ó fẹ́ dẹni gíga njẹ́ ò mọ̀ pé téèyàn bá ti fẹ́ tán bá rí pé ó fẹ́ dẹni gíga ni ó máa dìtẹ̀ ọwá ni kí wọ́n máa dìtẹ̀ rẹ wọn ò ṣe ní dìtẹ̀ torí ibi tọ́ ń lọ ni àtẹni tó fẹ́ jẹ gbogbo ẹni tó gbógun tiẹ̀ ò ní símọ́ lẹ́yìn òní sọmọ wọn sì mú ọwá wọn ò wá mú àwọn nìkan náà wọn mú ìyàwó wọn wọn mú ọmọ wọn wọn mú ẹran wọn gbogbo tiẹ̀ ní ni ọmú ó di wọ̀ nínú òkè ni bẹ́ẹ̀ ṣe ń

0: tó dé sálẹ̀ ní kìnìún jẹun kìnìún fi gbogbo wọn jẹ ní pátá nítorí tádùá gbà tádùá rẹ bá gbà ọlọ́run ò ní fọ́tà rẹ láyè kó ṣàṣegbé wọn nìkan náà wọn mú ìyàwó wọn wọn mọ ọmọ wọn wọn mú ẹran gbogbo tí ní ni ẹ mú ó di wọ inú wo kìnìún ju tó dé sálẹ̀ ní kìnìún jẹun kìnìún fi gbogbo wọn jẹ ní pátá gbà tádùá rẹ bá gbà ọlọ́run ò ní fọ́tà rẹ láyè kó ṣàṣegbé bàbá rẹ bá gbà ọlọ́run ò ní jẹ́ kí ọ̀tá rẹ kó láíláí bí ọ̀tá ṣègbè kò dáná ọ̀tá ń yọ̀ ọ́ wọ́n ń bínú sí ọ wọ́n ń gbógun tì ọ́ lójoojúmọ́ inú wọ́n sì ń dùn tí ìwọ ń yọ̀ ọmọ gbọ́ni olónìyẹn pé èmi yóò máa gbàdúrà máa dúpẹ́ èmi yóò máa gbàdúrà ọ̀tá mi yóò máa sáré kiri ń bọ̀ èmi yóò máa gbàdúrà èmi
1: máa dúpẹ́ èmi yóò máa gbàdúrà ọ̀tá mi yóò máa sáré kiri.
0: Mo wá dùn mí lónìí pé ọ̀rọ̀ tiẹ̀ ni pé èmi yóò máa gbàdúrà èmi yóò máa sáká ìwọ lọ wọn ń sáká ọ̀tá mi yóò máa gbélé wọn ọ̀tá ń gbélé ìwọ ń sáká ó fẹ́ mọ̀ sí ilé wòlíì tọ́mọ̀ ó fẹ́ mọ̀ sí ilé aláwọ̀ tọ́mọ̀ ó fẹ́ mọ̀ sí ilé adáni bọ́ bá títí ban kúrò lọ́n kó ọ̀tá rẹ ò sì kúrò lójú kan ó wọ ọ̀bọ̀n ti ń sáká kiri ó jẹ́ gbẹ́kẹ̀lé olúwa rẹ lónìí gbogbo ọkàn àtayé rẹ gbẹ́kẹ̀lé olúwa mo mọ jésù tèmi ń sìn agbára tó ju agbára lọ ni dá jésù yìí wò kọ́ wo bí ó ṣe sì èmi ò lóhùn kankan tayọ jésù oúnjẹ
1: orúkọ jésù jẹ́ dùnkù lọ oúnjẹ
0: mo gbọ́ bẹ́ẹ̀
1: oúnjẹ
0: oúnjẹ
1: oúnjẹ oúnjẹ orúkọ jésù jẹ́ dùnkù lọ oúnjẹ
0: orúkọ jésù lèmi sọ gbogbo tí mò ń ṣe o orúkọ jésù ni orúkọ tó gbà mí la.